0: pàdé ní orí òkè fún àdúrà ńlá.
1: When we meet on the mountain for great prayer.
0: Ẹ ó tún máa gbọ́ nígbà tí a bá pàdé.
1: When we meet, we hear that.
0: Lórúkọ Jésù yóò dára fún wa. Àti ayé àti ọ̀run.
1: Both heaven and earth.
0: Ìkọ̀kan a ní pàdánù kankan nínú rẹ̀.
1: Amen. We shall not be found wanting in it.
0: Lórúkọ Jésù Olúwa wa.
1: Amen in Jesus' name.
2: Pẹ̀lẹ́wọ̀ Ọlọ́run fún ètò tí a gbọ́tàn yìí láti ẹnu àwọn bàbá wa Pastor Bankole H. Ilọ̀ láti inú ìjọ Fatherland Gospel Mission number 13 Olatunji Adedoyin Street Toluwa ni bus stop Ijegun Road Ikotun. Ẹ lè pe àwọn bàbá wa sórí ago yìí fún àdúrà àti ìgbaniníyànjú 08023607724 lẹ́ẹ̀kan sí 08023607724 ó dàárọ̀.
3: Radio 1, 103.5 FM.

0: Abiokosi Oba Adaye Oba Adeda Oba Sheda Oba to da ngo ta le fojuri ati ti akole fojuri ka biokosi toto iba ajuba koda ajuba sheda ajuba okunrin ajuba obirin ajuba mode ajuba agba ajuba orugun eri agba laaye be ni oni ti ko lo ba juba ile o di tan kile o lanu be ni atude ya tin de lori eto to ba lase leto eto ni to ba lase lori kan ni yi adupe lowo olorun ba oke oba oga ogo to tun mu a ri to tun mu fun wa ni ore fe lati mu akoto eto to ba lase wa se ti gbo eyan olulufe wa eyan olugba kakiri orugun eri agba laaye ni akoko ti a wa yi toto re o iba adupe o adupe atu ope da baba e ma ti o gba ope wa loni o be ni atu ti bere akoto etu ohun ni ye o e wa nkan fidile tabi ke fidile nkan lati le jamu kutu akoto etu ohun fun tale etu ni oruko temi ko ti yi pada ayo so eruko temi e be ni edikeji mi wa pelu mi ile agbara fun tale etu ni
1: oruko temi ni superior evangelist Andy Abuedi Ekujoko.
2: Here is good news for you from Toybeam Investment Services Limited. Oh yes, a clearing and forwarding agency of no equal. Our services, cargo consolidation, import and export, door-to-door cargo service, clearing and forwarding, freighting, general cargo service, and general merchants. We get your goods and cargoes covered. So, are from UK, Ireland, USA, Canada, Germany, China, Dubai, and Turkey. And most especially UK and Ireland. Visit us at Suit DF1 Magnet Shopping Plaza, 525 Agegemoto Road, Ladipo Bus Stop, beside Majok Filling Station, or call 0802-328-3366 or 0703-094-9745. Toy Beep Investment Services Limited. Your convenience and safety is our goal.
3: Ola dude la wa gbe asha ile wa civilization lo ja gbe gbo tataiba
2: ileshe Andy Negro Production Outfit pelu ajosepo ileshe Toluwa Lase Television and Radio Media Outfit ati ileshe Starline International Showbiz Magazine te pepe etokan ti won pe ni Toba Lase ibi ti won ti ma so eto ilu kokan ile Yoruba ati lo ile ede Nigeria lapapo papa julo ito ilu ilogbo ilu ewekoro ilu ajana ilu erija ilu ota atawon balade ton je ni ilu kokan ile Yoruba bi oba ilogbo oba Kibo, Oba Ajana, Oba Erija, Oba Ewututu, Oba Ifo, Oba Ejo, Oba Egbado, Oba Papa, Oba Kokobie, Baale Temigre Alagbado nipinle Eko, Baale Alasia Osodi, atawon oba to baale mi be. Bakan na la tun ma so nipa awon osere ile iloko ojokan. Abala bo se nlo lagbo oselu ati re daraya ko be rara o. Ago mesan ku sejumo edogun, lojojo abameta Saturday, le ma gbadu eto ohun ni Radio 1 103.5. Fo la ikikun 09038619223 tabi 081349563 47. Toba Lase leto eto ni Toba Lase e ma miss ye
0: then it won't as waju lori kon ese wa yi kon ni Radio 1 103.5 lei ta leto ni o jabo bi a se ri aju lo si ilu idologun ni wa south ni ipinle ogun then aba oba aba oloye oloye alade fashino ti won je baale ilu idologun aba alalejo won gba alalejo won se alalejo repete won si so pupo loro be ni ejaduke lohun ka bo ala yi ton se fun wa
4: uruko ti mi ni olotu to ba lase superior evangelist Andy Babatunde Abuedi a wa si ilu idi ejo sa ki loruko yin ati ki loruko ilu yin se oba ni abi bale so ti je nbi ni abo je nbi e jo e salaye ke salaye fa won awon to npo wa
5: e se oruko mi ni Alade Fashina bale ilu idologun so
4: ati won da wo ni
5: o wa ni ile wa ni abe Yewa South local government
4: I'm going to get back to you. I'm going to get back to you. I'm going to get back to you.
5: wale ni 2007 March 10 2007 oni sese de ni wa ni ilu idologun ilu yi oruko enje idologun oni sese de ni wa teyina ba ti gba oruko e ke ti fura pe sorisa ni won se bi ni abi haleluya ni mo nke ilu ije ilu sese ilu de ti wa lati nkan bi ofa 100 years seyin ti won ti tele ido loruko baba wa
4: ki na won se se ta yi se ai je se bale ti je mi bayi abi ile ni akoko
5: emi ni bale kaun to ti je ni ilu yi lati gba yen wa lo je bo ti je ni
4: ki na won se se
5: ìṣẹ̀ṣẹ̀ tá ń ṣe
4: ṣogun state ní abẹ́ òkú ni
5: ibi wà ní abẹ́ òkú state
4: which local government
5: Yewa south local government ti ṣe ìlàrò so fún ìdí èyí a ti wà nílùú yìí ọjọ́ ti pẹ́ àwọn èèyàn ńláńlá dẹ̀ ti dìde nílùú yìí tí wọ́n ju orúkọ ìlú yìí tó sì wà bẹ́ẹ̀ ti dìde àkókò tá a wà yìí.
4: School, university, or school, university.
5: Ni school, university, ni secondary school, subang, primary school, lugha ni Louis. Owa ni no kati un ampo pe, toti yeki ati ni tipe tipe. Subang, oya wale no, ijoba fe jina siwa die, jode yekuri pe. So. Kati o sele niyan
4: ki ni won fe ki joba se fun
5: ohun ta fe ni pe I need the secondary school ni Louis a de tun need the health center ile ilera kekeke ti joba ma da sile kaki a need it ni Louis Tologun ati ọ̀nà tó péye ọ̀nà yẹn òun ló pa gbogbo àwọn táwa lágbègbè yìí tó pa wá kú kò sí ọ̀nà kò sí Abuja bójú bá ti rọ̀ báyìí for 2 or 3 days à nírí mọ́tò tí àwọn àgbẹ̀ bá dẹ̀ lọ sóko fún ajíyàjíyà kan tó lè gbé nǹkan débi ọ̀nà yẹn ló jẹ́ kókó.
4: Ìyẹn níná lágbègbè
5: iná wà ṣùgbọ́n ìjọ kan lọ́gbọ̀n ni wọ́n máa mú wa ṣùgbọ́n iná ti wà láti bí over 20 years ṣùgbọ́n kò sí ìtẹ̀síwájú tó péye lórí
4: ẹ̀ lọ́jà tó jẹ́ pọ̀ ọjà tí wọ́n máa ní ọjà ńlá lélẹ̀ àti police station.
5: Ẹ ṣe nígbà tí mo jẹ ní nǹkan bíi 19 years sẹ́yìn ní nǹkan bíi 2024 ni mo dá ọjà.
0: Bẹ́ẹ̀ni a ó rí pé baálẹ̀ olóyè Aládé Fásinà wọ́n sọ púpọ̀ lọ́rọ̀ ìjọba náà ti gbọ́ o ẹ̀jọ̀ ìjọba ìbílẹ̀ ìjọba ìbílẹ̀ Yewa South nípínlẹ̀ Ogun ẹ̀jọ̀ ẹ bá dìde ìrànlọ́wọ́ tó lóorin fún agbègbè yìí kí tẹ̀síwájú kó lè máa pọ̀ sí níbẹ̀ káwọn pẹ̀lú lè jẹ́ bùkútùn ètò ìjọba àwarawa ètò ń tẹ̀síwájú lórí ìkànnì ètò 103.5 ẹjẹ́ dé ilé àgbà lọ́rùn kàgbọ́n tí wọ́n ní fún wa.
6: There is good news for you from Toybeam Investment Services Limited. Oh yes, a clearing and forwarding agency of no equal. Our services, cargo consolidation, import and export, door-to-door cargo service, clearing and forwarding, freighting, general cargo service, and general merchants. We get your goods and cargoes covered. So, are from UK, Ireland, USA, Canada, Germany, China, Dubai, and Turkey. most especially UK and Ireland. Visit us at DF1 Magnet Shopping Plaza, 525 Agegemuto Road, Ladipo Bus Stop, beside Majok Filling Station, or call 0802-328-3366 or 0703-094-9745.
2: Ilese Andy Negro Production Outfit. Pẹ̀lú àjọṣepọ̀ Ilese Toluwa Lase Television and Radio Media Outfit àti Ilese Starlight International Showbiz Magazine. Tẹ́ pẹ́pẹ́ ètòkan tí wọ́n pè ní Tọba Lase. Ibi tí wọ́n ti máa sọ ìtàn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Pàápàá jùlọ ìtàn ìlú Ìlógbò, ìlú Ewékoro, ìlú Àjànà, ìlú Erija, ìlú Ọ̀tà àtàwọn ọba aládé tó ń jẹ nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá bíi ọba Ìlógbò, ọba Kíbọ̀, ọba Àjànà, ọba Erija, ọba Ìwòtútù, ọba Ifọ̀, ọba Ejó, ọba Ìgbàdo, ọba Pápá, ọba Kọ̀kọ̀bíè, baálẹ̀ tèmídìrẹ alágbàdo nípínlẹ̀ Èkó, baálẹ̀ Aláṣíà Ọ̀ṣọ́dì àtàwọn ọba tó ń baálẹ̀ míì bẹ́ẹ̀. Bákan náà láti máa sọ nípa àwọn òṣèré ilẹ̀ ìlọ́kan ọ̀jọ̀kan. Abala bó ṣe ń lọ lágbo òṣèlú àti eré ìdárayá kò bẹ́ẹ̀ rárá o. Aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́jọ́ Àbámẹ́ta Sátidé lẹ́yìn máa gbádùn ètò ọ̀hún ní Radio 1 103.5. Fún àlàyé kíkún 09038619223 tàbí 08134956347. Tọ́ba Lásẹ̀ lẹ́tọ̀, ètò ní Tọ́ba Lásẹ̀, ẹ máa mí sí ẹ̀.
0: Lásẹ̀ Elédùà, ètò Tọ́ba Lásẹ̀, ó máa ṣe ayẹyẹ ní ọjọ́ kìíní

0: iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ títẹ pẹpẹ oríjọbímọ àti bẹ́ẹ̀ lọ láwọn máa ṣe àgbékalẹ̀ rẹ̀ láti làkalẹ̀ àti láwọn kalẹ̀ lónírúurú láti lè mú ètò ọ̀hún láti mú ikọ̀ yìí wà ní ìtẹ̀síwájú sí láṣẹ lẹ́dùwà kí ọlọ́run bá mú ọjọ́rú pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ olédùwà ọdún mẹ́jọ lónìí làwọn tó mú àkọ́tún ètò tó bá láṣẹ wá sí etí bọ̀yìn olúwa bọ́ sí nìyí òkè òkè ọ ọmọlọlá ọlámi jùlọ òkè òkè ọ akọdùn kò ní mú ọ lọ́wọ́ láṣẹ elédùwà orúkọ tí mi ò tí yí padà báyọ̀ sọ ẹ lórúkọ tì mí ẹni kejì mi.
1: Orúkọ tèmi ni superior evangelist Andy Babatunde
0: Abuja. Ṣeun ṣeun ọjọ́ mẹ́jọ ò ní láti pàdé lórí àkọ́tún ètò ọ̀hún kí ó bá òkè kí ó dá wa sí ìgbà wọn.
2: Kéèrè o, tí a bá ń sọ nípa ilé iṣẹ́ ẹ̀kọ́ ara ọ̀tọ̀ tó pegedé lórí iṣẹ́ fíìmù àgbéléwò àti gbígbé oríṣiríṣi orin jáde, Andy Negro Film and Music Production ilé iṣẹ́ bẹ́ẹ̀. Ó ti gbé onírúurú fíìmù jáde bíi Missing Crown, Aṣẹ́wó Campus, Olórí Àṣàkẹ́, Àrẹ̀mọ, Ìbejì Ọ̀ràn, Òrùka Àgbà, Ìrìn Àjò Ọkùnrin, Àròpin Ọmọ, Virgin Girl, Gbájúẹ̀ 419, Orímọládé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orin lọ́kọ̀-ọ̀jọ̀kan pẹ̀lú ògbẹ́yìn rárá o. Wọ́n ṣe ìpolongo ọjà tàbí iṣẹ́ rẹ fáráyé gbọ́ lórí ẹ̀rọ amóhùnmáwòrán, rédíò àti ẹ̀rọ ayélukára. Wọ́n ṣe gbátẹrù ohun ìrànlọ́wọ́ fáwọn òṣèré.
3: Radio 1 103.5 FM.
4: Ladies and gentlemen, how you are doing? How are your work? You are starting listening to Radio 1 among the 103.5 FM. Keep listening. Thank you very much. You're welcome.
5: My name is Doreen from Uganda.
6: Hi, my name is Mimi. I'm from Norway.
7: My name's Jamie Martin and you are listening to Radio 1.
5: 103.5 FM.
6: News talk and sports radio station.